gbọ́rọ̀ tó jí ẹ́dá yìí dẹ́yìn tó pọ̀ sí sáà déjà tè na tó dàgbọ̀ náà nùwé gbà sí di ẹ̀ta ẹ̀dọ̀ nùwé wà ẹ̀yìn àgọ̀jẹ̀ tó mẹ́lẹ́gò tọ́ ẹ̀jà gọ̀dé de ìyàmú ẹ̀tọ́ tó rẹ̀ sáà gbọ́ni tó jí ẹ̀dá yìí ẹ̀mẹ́ dìdọ̀ náà mi yẹ́ tẹ̀ lọ́wọ́ dọ́bọ̀ náà yẹn tó yín nǹkan tọ́ ó gbé tó nǹkan bọ̀ kó dó mi bọ́ọ̀sọ ti tẹ́ pọ̀ débi ìlànà tó ṣe tẹnu náà ẹ sọ àdó náà yẹn dọ̀ yín lẹ́kọ̀ọ́ ìkó má sọ́kò dó mi bàbúrò àmọ́ yín dùn àdàwọ̀ náà mẹ́ ṣìṣá nǹkan tọ́ sí ṣìṣá tó àtò òtò gan dùn àdùn tọ́lẹ̀ tọ́ mẹ́ kàbí báyìí tó gbòmí tọ́ mẹ́ fìlè kàbí nǹkan tọ́ tó àgùn mẹ́ ẹdọ̀ ẹ̀dá yìí kàápọ̀ mi wà yìí tẹ mọ́ dàwọ̀ bùrò mi ò lẹ́ máa tó dọ̀wọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ máa kíkà ń bíọ̀ bẹ́ẹ̀ máa jìjìrò náà tó jẹ̀ tẹ́lẹ̀ mẹ́ fi èkú wó lọ́n ẹ̀yìn tẹ̀mẹ̀ dàgó tán ẹ̀yìn náà wà gbọ̀nà tó ejì tè máa jẹ̀ nǹkan bó dàwọ̀ bùrò kò dó ẹ̀yìn tòwe ń sọ kò dọ̀dọ̀ wọ̀n díẹ̀ náà kò dó dìde lè ṣàkọ́ dó ẹ̀ lè jà dó wó lọ́n ẹ̀yìn náà wà gbọ̀nà tó ejì gátò jésù sí yìí kọ́ mẹ́ pọ́fọ́ kò ní kúrò pé tọ́ àfẹ́tò kò ní kúrò pé tọ́ ẹ̀wọ̀sọ lẹ́gọ̀ọ́ sọ́hìn kò dó ẹ̀mẹ̀ bóyí gírẹ̀pọ̀nú òyì sísá lẹ́lọ́tàn bòhóyè bòsọ́hìn sísá òyì sísá lẹ́tàn lẹ́ẹ̀dọ́ sọ àkúsí ọ̀nà àyẹ̀tàn bòná ńlá gbẹ́tọ́lẹ̀ yẹsẹ́bù ẹ̀sẹ̀bù àìdọ̀ òmùwà ń gbà sísá aládọ̀ yìí nídọ̀gbà tẹ́ ẹ̀sùn gbèrèmọ̀ ọ̀nù yìí sáà tẹ́lẹ̀ pé n kò fi ọ́ n kò sọ òyìn tẹ́lẹ̀ pé n sọ nàmì ń dúdú dọ̀ mí ní dù dọ̀ n kò fọ́ pé èpè dèvíye n náà yìí dòtẹ̀ dèvò mẹ́ mẹ́dẹ́ẹ̀tọ̀ àfọ́nù yẹ náà yìí dòtẹ̀ dèvò mẹ́ àádọ́ ẹ̀sùn gbèdé náà jẹ́ ìjù wáyé àádọ́ ẹ̀sùn gbèdé náà gbẹ̀sà ó tàn dé sáà tẹ́lẹ̀ pé ẹ̀sùn gbèdé náà dèvísọ̀ dé wà tẹ́ wáyé lẹ̀ ń dé dónù kan jẹ́ ìwé mẹ́dẹ́ẹ̀tọ̀ fi tẹ̀mẹ̀ lọ́lẹ̀ àádọ́nù kan dé débù aṣọ jẹ́ fílọ́gà tó jésù sí yìí kọ́ mẹ́ wẹ̀rẹ̀ ẹ̀ títẹ̀ pé ìhò dé ìlẹ́jà yìí bòsọ́tò dèvísọ̀ wà hàn ẹ̀ bòsọ́tò dèvísọ̀ wà hàn ẹ̀ ẹ hìá tàìtàn hìá tàìtàn ẹ wá tó dèvísọ̀ wà náà jẹ́ríkò gbọ̀ngọ́dọ̀ ẹ wá tó dèvísọ̀ wà hàn lámánì kò tó gán dàhùnú kan lẹ ìdókòtò tó gbódè fò mẹ ẹ sọ wà dèvísọ̀ náà kọta gbó ẹ yíṣẹ́ sí òkúnlẹ̀ tán mímà jẹ hihẹ́ àtindé sún àgà ìmọ̀ bẹ́ẹ̀ hihẹ́ àti sún àgà ṣùgbọ́n àdó ẹ̀nà bẹ́ẹ̀ àti hihẹ́ sọ mẹdẹ ẹ lọ kò sàṣàṣọ mọ ẹ kò pọn pọn pọ la pọsẹ dalẹ nhìá pọn pọ pítà dalẹ dáwọ ẹni sísan tó tọjú nhìá dé fọṣí ọlẹdọgbẹló okùn náà jẹrán bẹ pé ló tí ọ fífọ pé débi ẹ ẹ mẹdẹ ẹ lọ bẹ hihẹ àti sún àti jíta gà mínú bẹ àti hihẹ sún odò títa elisha ẹ wà dèvísọ náà ẹ ẹ wà lópó náà gòdò ẹ dèbẹ nǹkan bòtòsí kan dó alo ẹtọgò dé wáyà ẹ wá tẹ dèvísọ wà náà jẹríkò lẹẹpẹ tógbó gbọngòdò ẹ wá tẹ dèvísọ wà náà tógbó ìtàn gba pọ́ngbòdò bá jókòó blò àgbọ̀nsọ́ pọ́ngbòdò blò anábẹ́ tó fìdí àtẹ̀wẹ́ anásáwá yàgà tẹ̀mẹ́ anáwànú dàhó ṣuṣu tọ̀fíẹ́ nẹ lẹ́yìn àgà ìtẹ̀mẹ́ nẹ lẹ́jọ́ ìjọba ní ìjẹ́lọ anábẹ́ jẹ́ fílọ́gà tó jésù nǹkan mẹ́ mẹ́pọ́ àwòtọ́ àwòtọ́ ẹ̀ gòdò dí àkó fíọ́ àná lọ́dẹ̀ gòdò tó rè gbígbá ẹ̀yìn ò àná ẹ̀ náà hẹ̀ mí bẹ́ inú kan mẹ́ sí àlọ́gbé mùúwà mẹ́ tòdìbí ẹ elisha de dónùkàn ní àpọ́n àkọ́lù àwòtọ́ òtà tán àfẹ́tọ̀ ìwúrò kó tọ́ àkọ́lù àwòtọ́ tà tán àfẹ́tọ̀ ìwúrò kó tọ́ dìbí ẹ ṣùgbọ́n jọ sábàtì dọ́mọ̀ bẹ́ ìyẹ̀wò ẹ̀gá ọkùnrin tán dé máa tí tó fi náà mìíní tó kàn bí ọsán òkúràn dègbọ̀n ẹ̀ dàlẹ́ dòpó sán mẹ́mẹ́ sí àkọlù israel tuntun lẹ́ẹ̀mẹ́ sọ́gbọ́n gbọdọ̀mọ́ elisha fisunu yìí kọ́ towe ẹ̀nà ọ̀sọ́ abọ́tán bẹ́ẹ̀ni tẹ̀dàgbébó òfin sáfàtì tán fisunu sáfàtì tán tí tò òfin hẹ́ẹ̀kan ó sì.